0: Báwo?
1: Agbáyẹ̀gẹ̀dẹ̀ tẹ ọ̀sọ̀ kalẹ̀.
0: Agbáyẹ̀gẹ̀dẹ̀ tẹ ọ̀sọ̀ kalẹ̀.
1: Adúbà bàbá wáyé máa kú.
0: Adúbà bàbá wáyé máa kú.
1: Ngbà ó jí.
0: Ngbà ó jí.
1: Akúnrẹ́ gbogbo ní sun.
0: Akúnrẹ́ gbogbo ní sun.
1: Wọ́n ní kó rúbọ.
0: Wọ́n ní kó rúbọ.
1: Wọ́n bá ti rúbọ yọ ṣẹ́gun ọ̀tá.
0: Wọ́n ní bá ti rúbọ yọ ṣẹ́gun ọ̀tá.
1: Ọgbẹ́ bọ̀ǹgò rúbọ.
0: Ọgbẹ́ bọ̀ǹgò rúbọ.
1: Ẹ̀bọ̀ fín.
0: Ẹ̀bọ̀ fín.
1: Ẹ̀bọ̀ dà fún.
0: Ẹ̀bọ̀ dà fún.
1: Njó ní njó.
0: Njó ní njó.
1: Ayọ̀ ní yọ̀.
0: Ayọ̀ ní yọ̀.
1: Iyàn wá wo.
0: Iyàn
1: wá wo. Ṣe lóore pé bá.
0: Ọ̀run
1: wá wo. Ṣe lóore pé Njẹ òkè ń bẹ láyé kú, gbangba yín òkè. Òkè gbangba yín òkè ń bẹ láyé kú.
0: Gbangba yín òkè.
1: Òkè gbangba yín òkè ń bẹ láyé kú.
0: Gbangba yín òkè.
1: Òkè gbangba yín òkè ń bẹ láyé kú.
0: Gbangba yín òkè.
1: Òkè gbangba yín àjẹ́ bọ̀ àyè kú.
0: Gbangba yín òkè.
1: Òkè gbangba yín àjẹ́ bọ̀ àyè kú.
0: Gbangba yín òkè.
1: Òkè gbangba yín àjẹ́ bọ̀ àyè kú.
0: Gbangba yín òkè.
1: Òkè gbangba yín àjẹ́ bọ̀ àyè kú.
0: Gbangba yín òkè.
2: Okora Monde, francemusique.fr.
3: Les veillées de nuit, les veillées mortuaires, les chants rituels nocturnes. C'est pour toutes ces choses très importantes et marquantes dans la vie d'une communauté ou d'un individu qu'on ne dorme pas. Il y a bien entendu beaucoup d'autres raisons pour lesquelles on renonce au repos mérité et qu'on retrouve dans la musique traditionnelle.